ojú ọ̀rọ̀ ìgbani ti pe polohun mi aláṣẹ àgbà tó fa igi kedari ìyá agbọ́gbẹ́ òkú alùkùlùkù wọn sá àkìní inú ilé àkìlú ojú ogun àròdẹ́dẹ́ ọ̀la àròdẹ́dẹ́ ọ̀rọ̀ aláfin àjọbọ́ ní asúdẹ́dẹ́ bí òjò kìnìún ẹ̀yà júdà ẹ̀rù tó ju gbogbo ẹ̀rù mìíràn ẹ̀rù rẹ̀ tó bá o tó tó ọba ẹ sọ pé kábíyèsí ọlọ́run ayọ̀ ẹni mímọ́ funfun báláwú.

0: Friday dawo ojo keji ojo Saturday 29 ni church sanitation abewu si orphanage home ati bebe lo ojo Sunday 30th of August 2026 lago mewa aro gangan ni Thanksgiving ti oja basama tele lesekese lago meji la osan opo eyan janka janka lo nbo nbe royal father of the day is royal majesty oba adeleye abatan olopeki of opeki kingdom mother of the day dickiness prophetess Fumilayo Julius lati USA alaja opeyemi host shepherd venerable superior yemi sogbesan olukede assistant Venerable Superior Evangelist Oluwa Segun Ladipo Olusho America fun itoni tabi ebi adura 08045314919 Jesus yo ma reti yin o
1: Value Innovation Radio has never been this excited. This is Jordan 105.5 FM
2: from Lagos. This is
3: Jordan.
4: Bẹ́ẹ̀ni mo láti ṣe bí ọba kì í ṣọ̀rẹ́ ló lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs unis mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ní alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìn àjò míì máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti máa forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yóò ọ́fíìsì fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé fit fly lọ́gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ́yìn o.

ọlọ́run ọba mi dákun dábọ̀ dé wa ládé ògo lórí iṣẹ́ yìí má jà ṣe lásán ayọ̀ bá mi àná ọ̀gá ò pé a bó láti ṣe a tún padà sórí orí ẹ̀rọ rédíò tá a tún sọ̀rọ̀ fáwọn èèyàn láàárọ̀ ọ̀la ẹ bá mọ àkókò tá a kúrò ní lokéṣàn bí tá a ti lọ ya iṣẹ́ from radio to location gbogbo ara wa ń romi gogogo fóònù ayọ̀ bá mi tí wá bàjẹ́ ó lágbára ọ̀gá mi james adesina ojú rẹ̀ fóònù rẹ̀ bàjẹ́ yìí tó jẹ́ǹtù láàrẹ̀ ara àwọn ìfarajìn téèyàn ò ní ìrírí téèyàn ò ní lẹ́nu tó ń ṣe nù.

Bami Káyọ̀dé Ọláṣẹ́yìndé. Káyọ̀dé Ọláṣẹ́yìndé tí gbogbo ayé ń pè ní Pa James Ajirebi. Àjọ wà ní location lánàá ni. Lára wípé à ń wọ́nà àbáyọ sójú tu ara wa náà ni ìbẹ́dà bá dá.

0: orí ìròyìn kan láàárọ̀ yìí. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní bàbá gbé àwọn ìgbésẹ̀ akin kan lórí àwọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Látàrí ariwo wa tó pọ̀ jọjọ pé owó mọ́tò wọn. Àwa tá a wá láti Ìbàdàn tá a fẹ́ wá ṣètò Lẹ́kọ̀ọ́. Àwa tá a ń ṣiṣẹ́ ní Abẹ́òkúta tá a fẹ́ wá ṣiṣẹ́ ní Lagos Island. Owó tá a ná ó pọ̀ lórí ọkọ̀ pàápàá jùlọ bó ṣùgbọ́n báyìí máa parí báyìí gbogbo owó tá a fi wọkọ̀ ti gbé gbogbo ẹ̀ hánu.
1: Ọmọkùnrin obìnrin bá ti tọwọ́ wá ṣáàdì.
0: Ṣèyí Michael lélẹ̀.
1: Kólé rohun bẹ́ kẹ́lẹ́ kò bá jọ.
0: Làárẹ̀ bá wú òṣùṣùn wọ́n wà nínú ilé wọ́n jókòó wọ́n ròó sọ́tún wọ́n ròó sósì wọ́n dìde wọ́n fọwọ́ méjèèjì sẹ́yìn wọn báyìí wọ́n ń lọ wọ́n ń bọ̀. Ìyàwó wọn obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu wọ́n ní ààrẹ jí ò sí ní. Mo ń rọrọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. Má rojú ẹ̀mí ni mo gbé gbogbo ẹ̀ sórí èmi náà ni nọmba àwọn èmi ń dádì wọn. Dádì wa oyoyo. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọmọ olódó dẹ fúnra rẹ̀. Ló bá ní tọ̀ jẹ́ ń pàṣẹ pé owó ọkọ̀ táwọn èèyàn ń fi rìn káàkiri. Ìtàn fi ń lọ bí iṣẹ́ wọn, ìtàn fi ń lọ bí oúnjẹ òòjọ́ wọn. Ìtàn fi ń kúrò láti ibi iṣẹ́ máa padà lọ́lé tó pọ̀ gọ́gọ́gọ́ yìí. Kódà ẹja tọ̀bẹ bọ̀ lọ́rùn ká gé. Ìyẹn ni màá kọ́kọ́ bí onímọ̀ ẹ̀rọ James Adesina ìpè iṣẹ́ òótọ́ ni. Yóò jẹ́ pé àwọn blọ́gà ni wọ́n ń gbé wa ní gógó. Ṣùgbọ́n ohun tí onímọ̀ ẹ̀rọ James Adesina bá ti sọ tán sì ṣe ní àlàyé fún wa láàárọ̀ yìí. Ọkàn mi wà balẹ̀ mínú wa ni Ìbàdàn àti lọ Ìbàdàn báyìí yóò rọrùn fún mi. A lè fara wá àwọn onímọ̀ ẹ̀rọ James Adesina àwọn ní mọ́tò. Epo nìkan ni àwọn ní ìdojúkọ lápá ṣùgbọ́n àwa epo àti transport à ń fèsì ẹ̀fẹ́ ẹ̀ torí dé epo bá ti mọ́ àwọn ọlọ́kọ̀ tá a fẹ́ wọ̀ àwọn gbowó mọ́tò gọbọi ni ṣùgbọ́n ó ní nǹkan táàrẹ̀ rí táàrẹ̀ ò pò dà ẹ̀jẹ̀ ń jẹ́ kó tún rọrùn fáwọn ará bí. Lára ọ̀nà àbáyọ eléyìí tí à ń gbàdúrà fún náà ni. Máa ètè gbé wọn wọlé tá a bá ti wá polówó ọjà ní ìṣẹ́jú àyá tó kù díẹ̀ báyìí. Máa tètè gbó ní mẹ́rọ James Adesina wọlé átàrí wọnú ọ̀rọ̀ yẹn wọ́n á bá wa yànnà náà gẹ́gẹ́ bí ààrẹ ṣe gbà lérò. Ẹnìkan wà ní oní àṣẹ́mṣe àwọn wà ní àsọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Báwo ló ṣe mọ̀ pọ́n káwọ́ pẹ́ ìwọ̀n lọ wọ́n bó bẹ́ẹ̀ ni àti ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà bá ti pọ̀ jù àbí tí bàbá bá ro àwọn kankan kan kí mo lè ṣe fáwọn ọmọ ìná kí mo lè ṣe tó lè rọrùn fún wọn náà. Àtàwọn yáwọn bàbá wa ń lé náà báwọn náà ṣe máa ń ṣe pàápàá jùlọ àwọn nígbà tá wà ń lu òkè wọn gbé àgbàǹtara wọn gbé lọ sí abẹ́gi wọn wà fẹ́yìn tí bẹ̀rẹ̀ wọn nà ṣẹ̀ síwájú wọn wà máa rò gbogbo ẹ̀ pé bó ní ṣe sanwó iléèwé peter o peter jerry yóò tó wálé báyìí o a tó máa wá sọ pé dádì oúnjẹ tó ń jẹ iléèwé ti tán gbogbo ẹ gbogbo ayọ̀bami òun náà kọ wà ẹ̀kì gíní kan kiri kan mo fi ṣe àpẹẹrẹ ni peter ti ka gbogbo ìwé tán kọ́ lọ́mọ àwọn fún lówó lóko. Ayọ̀bami náà sì rèé ó ń ṣe ó ti wà ń léèwé gíga báyìí o ọlọ́run bá ń fún láṣeyọrí ń díẹ̀.

0: eto ona abayo le ngbo lowo lori ikanni Jordan 105.5 FM.
1: Ètò ọ̀nà àbáyọ náà lẹ̀ gbọ́ ní ìkànnì alálùbáríkà Jordan 105.5 FM. A ti dé láàárọ̀ tòní gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹjẹ́ lọ sókè lọ́n kí lọ polówó ọjà tí bá ti padà dé láti ẹ̀ka ìpolówó ọjà ilé ìta ní kápá owó wọlé sórí ètò torí ìpolówó náà ni àgúnmọ̀wò a bá ti polówó ọjà tán máa gbé onímọ̀ James Adesina máa gbé wọn wọlé àjọ fọ̀rọ̀jomi tó rọrùn kó tó di pàtó wa wọ̀ kúnkùn dùn ibi tí a ń lọ gan-an láàárọ̀ tòní.

0: Are you in Abilegba and surrounding areas looking for a school where your child can learn, grow and discover talents? Look no further. Springfield Private School and Bosede Idei International Academy are now admitting pupils and students for the 2026 and 2027 academic section. We offer daycare, Montessori, inclusive education, STEM, ICT, science, music, sports, arts and crafts, plus practical learning experience that build confidence, creativity and leadership. And here is something special. Of the six official languages recognized by the United Nations, our school offers four: English, French, Spanish, Mandarin and Yoruba for a truly global learning experience with WAEC, NECO and BECE accreditation. Plus school transport, we make quality education convenient and accessible. Admission are now open. Visit 3 Ekoro Road, Abilegba, Lagos, or call 090-4408-7259. Springfield Private School and Bosede Idei International Academy, where learning is fun, talents are discovered, and excellence begins.
1: Agbara ta se lowo Olorun o, baba baba baba baba aso ran ba sinu aye
2: sin rain on the mix.
1: Agbara ta se lowo Olorun o, baba baba baba.
3: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. Ẹ jẹ́ ń sáré máa fi àsìkò yìí máa ṣe happy birthday sí Bami Latif Adébáyọ̀, tí gbogbo ayé ń pè ní Salawẹ̀ bàbá. Ọmọ Salawẹ̀ kò ní bàjẹ́ o, gbogbo ìyànà pájà tó fi dábúlé ẹ̀gbá ọwọ́ yín náà ló wà. Latif Adébáyọ̀ Salawẹ̀, happy birthday to you. Ó ní gangan gangan tí ń ṣe ọjọ́ 28 oṣù kẹjọ náà lẹ máa ń ṣe ọjọ́ òbí. Salawẹ̀, God bless you sir, more good life. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè pẹ̀, àràgbóhùn ti gbin, àràgbóhùn ti jàpá, ọdọọdún làárò rogbo, ọdọọdún làárà òsà, ọdọọdún náà làárọ̀ mobi lórí àtẹ. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lágbára Ọlọ́run ọba mi Edumare. Latif Adébáyọ̀ Salawẹ̀, God bless you, happy birthday to you sir. Ẹ bá ń ṣètọ́jú Bami Tọ́lá ní serious, gbogbo agbára àtàṣe ìyànà pájà kò ní bàjẹ́. Náà ẹ jẹ́ ń gbé onímọ̀ ẹ̀rọ James Adesina wọlé torí àsìkò wa bàbá. Ẹ káàárọ̀ sà.
4: Ẹ káàárọ̀, mo kí yín MC Rawọ̀, mo kí ẹ̀yin olólùfẹ́ ètò ọ̀nà àbáyọ. Ẹ̀yin tí ẹ lè ṣaláìmọ̀ gbọ́ wá ní gbogbo ìgbà tí Elédùà bá ti fún wa lórí ọ̀fẹ́ láti wá sórí ètò yìí. Dókítà, ẹnjiníà, prọfẹ́sọ̀ orí ètò ọ̀nà àbáyọ, James Adesina, the on-service CEO, mo kí gbogbo wa.
3: Ẹ káàárọ̀ sà, ẹ káàbọ̀. A kú àná lágbára Ọlọ́run kò ní rẹ̀yìn, kò sì ní sùn yín lágbára Elédùmarè. Mo lérò pé gbọ́ bí mo ṣe dé Azu Rock tí mo ro gbogbo ẹ̀ papọ̀, ṣé lóòótọ́ ni ìròyìn ọ̀hún?
4: Bẹ́ẹ̀ ni, òótọ́ ni. Bí gbogbo nǹkan ṣe ń lọ náà, ẹ rí i pé àwọn nǹkan tí à ń dojú kọ lórílẹ̀-èdè Nàìjíríà, ó kan ara ilé, ó dẹ̀ kan ara oko, kò sẹ́ni tó yọ sílẹ̀. Àtẹ̀yìn tó ní mọ́tò, àtẹ̀yìn tó ń fẹsẹ̀ rìn, gbogbo wa náà ni à ń yí mọ́ra wọn. Kò wá sẹ́ni tí yóò sọ pé òun ti ẹ̀ ti tó tán. Ìròyìn yẹn ó jẹ́ ìròyìn tó jẹ́ pé òótọ́ ló wà ńbẹ̀. Ṣùgbọ́n òótọ́ inú ibẹ̀ tó yẹ ká mọ̀ ni wípé CNG òun ni bàbá gangan sọ, ni ààrẹ sọ. Wọ́n sì ń sọ ní ìgbà tí wọ́n wà pẹ̀lú àwọn wọ́n wà ní governor forum.
3: Ìgbìmọ̀ àwọn gómìnà,
4: àwọn gómìnà ní Nàìjíríà, ibẹ̀ ni wọ́n ti sọ. Ìyẹn Nigerian Governors Forum ni wọ́n ti sọ nǹkan tó ń sọ yẹn. Wọ́n kàn sọ pé àwọn ó tún fi 500 CNG, ìyẹn station tí èèyàn ti máa lọ rìfúẹ́lì CNG. Ẹ mọ̀ pé CNG tó jẹ́ compressed natural gas, òun ni àwọn èèyàn kan kọ̀nvátì mọ́tò wọn tó jẹ́
3: pé máruwa
4: wọ́n wá kọ̀nvátì ẹ̀ sí ní tó ń lo gas, torí pé owó téèyàn ó fi rà á kò kí ń ṣe owó tó pọ̀. Bí with 450 naira, èèyàn ó ra gáàsì ẹyọkan sínú máruwa àbí sínú mọ́tò àbí nǹkan kan. So wọ́n á wò pé láti tún jẹ́ kí gbogbo nǹkan rọrùn fún aráàlú, pé kí wọ́n tún fi bíi kán tún
3: bíi
4: 500 stations tí àwọn èèyàn lè máa lọ láti lọ máa rìfíì. won so pe ki won
3: oh yowo
4: order
3: okay ki je mo pase
4: transportation ko wa to wale o a order ton give ko ni awon kan ro pe boya kan create enabling environment
3: oh
4: kan je ke awon kankan kan seto awon kankan tori ise ijoba
3: ohun
4: ni ko won create awon infrastructure awon nkan ti o ma je ki igbe aye ko rorun fun awon to ba fe show awon to fa fe rin kiri so nkan ti won se niyan
3: won
4: le ti ma so pe awon to ma sise lori electric vehicle
3: ni awon ko to
4: lo
3: na
4: le lo gas ko ni lo epo a mo yo mo charge re
3: ina ni o mo
4: lo a si mo rin pelu battery awon nkan ti won so niyan sugbon je ka ba wa so to oro pelu nkan ti are so yi nkan gidi ohun ni won so because awon oko ti o wa ni Nigeria bayi to rin ojojumo won po o won ma le ni ton ba kere ni won le ni normal lo ma din ni 5 million oko to rin lasan to ba kere lo ma la kan so ku ba 5 million o ju be lo awon to loko ni Nigeria bayi ti won ni oko
3: won ma fe
4: wo 50 won wo 50 million o ka ge si boya bi 40 million bi mc rawo ton loko ka ge si 40 million because population wa over 200 million ni
3: an
4: ko le so pe boya pa broke alowo lowo o awon to loko na po won a kan le mo actual figure but won ma le millions na ma je tori pe oko nbe lona gan awon ile ise kan gan ti wa to je pe transportation business la won se ile ise mi le ni oko to n lo si bi 500 ile ise yo kan 500 e wa ka ile eyi awon ile ise eyi ti o wa ti won ni oko ton ni oko to tobi 200 500 imi gan ni to 1000 ina awon to se transportation yen so o tumo si pe a ni oko pupo ninu oko to n lo si bi millions ti a wa ni yi bi awon over 120,000 ohun ni won ti convert si CNG nationwide nationwide 120,000
3: ni awon ko to nlo gas
4: ti won lo gas bayi e ri pe ise de po gan ona de je ta nlo ko de ki se pe ofe na ni won fi convert oko petrol si gas yo ofe ko lẹ́nu àwọn tó ti ṣe wọ́n sọ pé kò kí n ṣọ̀fẹ́ pé ó ní owó tí àwọn san ṣùgbọ́n ẹ ká máa wo bó ṣe ń lọ nítorí náà màá kàn rọ̀ wá èyí tí ẹ bá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ torí ètò yóò kí n ṣe pé láti sọ pé a fẹ́ bú ìjọba àti láì sọ láti máa sọ àwọn nǹkan tó jẹ́ pé kò ṣeé ṣe ètò yìí ọ̀nà àbáyọ ni láti gbé wa débẹ̀ láti jẹ́ ká mọ kí làwọn ọ̀nà àbáyọ nínú nǹkan tí wọ́n sọ yìí ọ̀nà àbáyọ náà wà ń bẹ́ ọ̀nà àbáyọ tó wà ń bẹ́ ni pé ìwọ tó bá rò pé owó tí ò ń ná láti ra epo petrol ti pọ̀ jù ní 400 and bóyá 1,002 àbí 1,250 wá wò pé ẹ kí n cut down cost mi ìwọ náà lè convert mọ́tò rẹ̀ àbí kẹ̀kẹ́ bóyá napepu àbí kóró pé o lè convert ẹ̀ sí CNG.
3: Ẹ jẹ́ ń béèrè yìí lọ́wọ́ yín sà ní yíyí ọkọ̀ márúwá kó rò pé èyíkéyìí ohun tó bá wù kó jẹ́ tá a fi máa ń rìnrìn àjò tí a fẹ́ yí padà sí èyí tá a fẹ́ gbé kúrò ní ìtí kìí lo bẹntiró tá a fẹ́ da padà sí tó ń lo gáàsì ṣé ṣé iye tí àwọn tí wọ́n ń gbé gáàsì ṣé owó tàwọn tó ń gbé ní gáàsì tó ń lo tí ọkọ̀ wọn àbí márúwá wọn àbí kóró pé wọn tí ń lo gáàsì ṣé owó tí wọ́n ò wálẹ̀ ju tàwọn tí wọ́n ń gbé wa tí ọkọ̀ wọn ń lo epo ṣé ìyàtọ̀ wà nínú owó tá a fi ń rìnrìn àjò àbí bákan náà ni ó ṣe rí ká lè mọ ohun tí kinní wà fún wa fún ìgbésẹ̀ gangan. Gbẹ̀nu gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ni.
4: Bẹ́ẹ̀ ni ṣe rí ìbéèrè tẹ ìbéèrè yẹn ó jẹ́ ìbéèrè tó ṣe
2: pàtàkì
4: tó dáa. Normally ìdí tí wọ́n fi tún roll out to stations tí èèyàn ó ti máa rìfúẹ́lì CNG òun ni láti jẹ́ kí owó ọkọ̀ kó wá sílẹ̀ owó ìrìnsẹ̀ kó wálẹ̀ ṣùgbọ́n tíjọba ò bá ṣe nǹkan tá a pè ní price control. Price control pe gbogbo eyin te ba nlo CNGO iye owo bayi ni egbodo mo gbe moto owo irinse o ati pe ijoba gan ton ba ti e wa to create policy baye won tun le ma le enforce e sugbon nkan ti ijoba le se ni pe gbogbo awon BRT awon BRT to wa leko nisin
3: oko elero pupo
4: kon convert gbogbo e si CNG ki gbogbo BRT e kokko ma lo CNG kan tun wa order awon to je pe direct ni gas lo ma ma lo ko ni lo epo petrol rara ka won gan ko wole lopo kan wa ge mowo ye wa sile tori awon nkan to fa awon oro kan tin o tin jenu wuye wuye ki are ko to so nkan ti won so ye awon oro to si jenu wuye wuye labele ohun ni pe awon gomina wa won ti gba owo pupo owo subsidy ti won yo kuro ninu epo ye won ko fun gomina kan fi tunlu se ni kan fi ki irorun igbe aye gidi ko le ba ara ilu so won wa ri pe igbe aye gidi ye ko ti balance dada opolopo ni won si ni ipenija atawa ta n soro na ani pe ni alawon ipenija kan so won wa wo pe instead ti iya fi ma ja awon ara ilu yi pe eyin gomina e je ka tun gba bayi ka tun create more stations ka empower ilu ka create more CNG station ka tun create awon ona abayo miran tori pe owo ti won gba tawon gomina n gba o je owo ti o po so normally nkan ti mo amoran temi o ba gba ijoba oni pe ki ijoba kan ko oko pupo wole ati electric yo ati CNG o ko wole repete gan ton ba de ku boya bi state kokan ka won gomina kokan kan ko boya bi oko to nlo si bi 20,000 wole ni state kokan mostly awon state ti ero po pupo nibe bi ru Eko ero po gan Leko kan ko boya bi 20,000 kan ko wole sílu Eko
3: èyí
4: máa jẹ́ kí àwọn tó jẹ́ pé private transporter ni wọ́n á jẹ́ kí wọ́n wà first tí ọkọ̀ tìjọba tí owó ẹ̀ bá ti wálẹ̀ àwọn aládàáni náà àwọn náà máa wà first láti gé owó táwọn náà wá sílẹ̀ ìyẹn ni price control ló máa lè
3: fẹsẹ̀
4: múlẹ̀ ṣùgbọ́n tíjọba gangan ò bá invest in fact ìjọba gan lè má rọnu transportation business yẹ wọ́n lè put àwọn road transport in charge wọ́n kàn ti sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ gbé kọjá iye owó báyìí torí pé àwa la gbé ọkọ̀ irinṣẹ́ yìí àwa la gbé fún yín ẹ máa fi ṣiṣẹ́ ìjọba lè rà kán gbé fún àwọn bí association bóyá e manage kini won ma le control association won le control individual pe okay ati ko moto e bayi fun yin oya e ko e gbe fa won awon omo egbe yin iru NURT
3: W
4: ni se egbe kan niyan egbe maruwa egbe maruwa egbe
3: ro
4: pe gbogbo won na wa baye so won le ijoba le ko awon koro pe to ma ma wo inu awon street kakiri to ma je CNG to ma je electric o ti wa in China to je pe electric ni won le ko won wole tun wa handover for association oya e ma san owo e ma da pada fun sapo ijoba die bi pe won ya won ni oya e gba so iru yen nisin price control o ma le wa awon aradu ton pariwo gbogbo awon nkan to won nisin ounje to won iresi to won ewa to won tori pe
3: owo
4: ọkọ ijọba gan tun le se to je pe yo tun rọrun won ma tun ko awon ọkọ kan wo je pe a ma na interstate interstate na ma
3: lo ma ipinle si ipinle
4: be ni won tun le partner pẹlu awon ile ise ti o je pe transportation business interstate na ma nse ijọba ma subsidize owo ton fi n ko awon ọkọ irinse wọ́n á subsidize wọ́n lè ní pé ok bóyá a máa ń gba 10% lọ́wọ́ yín tẹ́lẹ̀ tẹ bá fẹ́ kó àwọn ọkọ̀ irinṣẹ́ wọlé àwa ní gbowó lọ́wọ́ yín mọ́ ẹ mọ kó wọlé pẹ̀lú owó yín ṣùgbọ́n tẹ bá ti kó wọlé ẹ gbọ́dọ̀ make sure pé iye bayi le ma ma gbe Eko si Ibadan Eko si Abuja ijoba ma ni agbara nigba ye tori pe ijoba na ti fun won ti fun awon to nku oko wole ye awon to nse transport business ye won ti fun won subsidy subsidy ye ohun ni enu ijoba ma fi ka won pe tori pe ati fun yin lele ati fun yin niyan eyin na e se le fun araalu awon igbese to ye ki ijoba to ba ile feran araalu to awon igbese to ye kan gbe lele ile ma je ki fun apere nisin awon agbe to je pe won fe ko ere oko won lati
3: oko lo si enu oja
4: awon lati ile Hausa awon agbe ile Hausa to fe ko ere oko won wa si Eko lati wa so di owo owo moto to won owo epo to won ohun ni awon nje ta nra nibi lo fi lo soke ṣugbọn ti won ba ti introduce nkan ta so nisin iro transportation scheme to ti fi subsidy sinu e a ri pe owo ati mo ko nje lo lati ko nje wa lati oke oya wa si odo wanbi a je ki owo ye ma wale gan a wa je ki onje tomato alubosa gbogbo e atani
3: a je ko ma lo
4: a je everything ko wale o ma ja wale ni price ma ja wale price aso na o ma ja wale price bata o ma ja wale awon nkan ti awon orilede ti a le pe ni developed nations ti won se niyan to fi je pe won da ju wa lo ta won na ba introduce e laarin bi odun bi marun
3: yato wa
4: yato ma wo se se kan kan ma rate wa among the developed nation because poverty ma koko kuro na aini o ma koko kuro ta ba le solve transportation problem aini ma kuro iya e ma reduce tori pe o ni ni excuse lati so pe o fe je ire ajeju ni pe keyan ra epo ni 450 ko wa mo gbe owo moto owo irinse ko wa mo gbe ni owo owon gogo ege ko wa increase owo transportation ohun ra cheaper
3: eloni ara epo 3000 a fe fi pa 20000
4: a fe fi pa 20000 ire ajeju niyan so gbogbo yen na ijoba ni o ni agbara ko se en to le di olowo eyan le do olowo nipa pe o se pa ti e but o fe di billionaire ijoba lo ma je ko di billionaire
3: okay
4: ko se en to di billionaire gbogbo awon olowo elomi o gbadura mo fe lowo bi Dangote mo fe lowo bi $8 mo fe lowo bi Abiola to ti ku ko se en to le lowo bi awon ti mo daruko ye ti owo ijoba o ba si ninu business ta nse ijoba ma gboju fawon kankan to nko wole ni o ko ma nko awon iresi kan wole won le wo pe e ka gboju fun odun mewa ko ma san tax kankan fun wa lori awon kan to nko wole ye o le ni boya irawo nikan ni ko ma ko nkan bayi wole ke deyan kankan ma ko wole ko si bi rawo se ni di billionaire
3: toro ni pa ni se owo yen
4: ko si owo ye ijoba ni agbara lati so yan di olowo won de tun ni agbara lati ni pe gbogbo eyin te wa lorilede yi o mo fe ke gbogbo yin ke kan talika
3: fun bi mewa to ma ja talika oni mero James Adesina ko to di pe mo ma ni ka lo si bi idanileko jo Saturday se ona bayo na la ma pe eleyi awon ajo ti won ri si isowo olukumokumo ajebanu lorilede Nigeria yin ajo EFCC won lo se ipade kan ni ile Gẹ̀ẹ́sì won poruko ipade ohun ni International Symposium and Economic Crime symposium na pe now on to wa so nbe gege bi eni to je alaga ajo ohun Ola Olukoyede won ni ki gbogbo awon eyan to ba fe dolowo latara awon tawon je EFCC ki won gbo eyi won ni bi eyan se le di olowo goboy nipa tutu asiri awon to nji owo ilu ko lo soke okun won ni eni keni to ba ti le tu asiri awon tin ko owo orilede Nigeria lo soke okun won ni eni na o leto lati gba ida 2.5% yen 2.5% si ida 5
4: ko ma re ni gbekele
3: so na bayo la ma pele fun awon ara lo
4: ona bayo ko trap ni o trap ni o na ba yoko to ba lo cast ti cast on ba gba e mu
3: do lo sha
4: to ba lo je fake information ni won believe pe
3: o je ni o
4: wa lo turn to be fake wa lo si jail wa lo se won because eri a le fi ara wa wo yibo wa jina sira wa oyibo ni what we call security for confidentiality security for confidentiality ti e ba fun yibo ni information won ma cover up again won ma cover information e up won ni reveal source but ni Nigeria information wa porous information ni jade o le leak won le later so pe lagbaja lo lo ni ka cast e o yan kon lo ma give out information e ṣugbọn ibeye o wa secure a ri pe apẹrẹ ti mo le fun wa ni pe lori pe won fe release document are wa won release e ri pe ijọba orilede America awon gogo no mo mo ma release e awon yan de ti n be awon kan ti lo n ja awon gbe won gbe ba won gbe are lo si court awon de insist pe rara awon information kan wa ti o gbodo jade pe o ma endanger lives awon eyan pe so a gbodo gbe jade so a wa mo nkan ti information yen je a mo awon nkan to wa involve so ilu to ni eto niyan sugbon ibi bayi ta wa yi nkan to ra so yo da o sugbon gbodo eyan gbodo ro
3: lebi
4: so wa better irawo ke yan ma wa owo kia kia
3: owo ojiji
4: owo ojiji iru yen ni owo ojiji ni o mo bere leyin se owo ti e to nko lo
3: so wa lo fe ju esun
4: wa lo fe ju esun wo na fe mo fe ri owo ojiji niyan o da sugbon e je ka sise ka fi pa wa sise ka fi apa wa ka fi sise ka si lo opolo wa
3: gẹgẹ bi a se wa lori eto laaro
4: ka fi se ise
3: to ibi ta lo nu laaro to ni onimero James Adesina o ni bi ta roko ti se
2: e mama da so pole
5: ole obi yo loju aje o
3: e gbo ba mi ke won the ultimate e se jare e ba n daro n pada won e ma da so pole o en to ba ti jole e ma da so fun
6: o ba ni ni opo eyan won fe ko se lori
3: o ba je mi ni won ni ma gbe iwe mi phone mi lola ojo Saturday ma darapo mo idanileko la ko wa keko ona bi wa na o se mo lowo ma tele oro ti awon ajo Jesus so pe to ba ti to asire en to n towo loke okun o gba ida me da marun inu owo enu to ba ti fi rowo n gba
4: ti
3: ebe lowo
4: re
3: ira
4: o ba
3: gbo nisin
4: pe
3: James
4: Adesina o lo sa mai fe business
3: bi lo le nko lo bai
4: mo ko kan gbo ke mo fe ko boya bi millions mi fe daruko
3: boya bi 30 billions
4: en fe ko lo n fe lo fi se business
3: a se riyun ma gbada mewa eh si gbo ke eh ni so je e fe mi ninu e e je ge mi na bi je e fun mi ninu e
4: ko
3: e fun mi na yin to asiri mo
4: 15%
3: arin da se mo titi po ju ti SSC la
2: ni buru ni lola da buru
3: e je lo bi ta lo la re tori asiko wa awon ni mero James Adesina en salaye awon kokokan lana nipa awon owo ohun ogbin yeah, you know, awesome
7: dog. Every day.

0: wọ́n ní ọ̀rọ̀ di àrírú eléèrí afíndẹ́rù bọ́ lọ́rọ̀ máa ní kẹ lánàá tí ṣe ọjọ́bọ̀ náà ni wọ́n ní ọ̀dọ́mọdékùnrin kan rèé o eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní charles gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí o wọ́n ní charles yìí òun ni wọ́n mà ní wọ́n mà ṣàdédé bá a tí ó wà tó ti gbẹ̀mí mi o ìyẹn ní ilé ìtura kan tí wọ́n pè ní eagle island estate ilé tí ó wà nílùú port harcourt ìyẹn ní ìpínlẹ̀ rivers gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe kó o jọ sí inú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní wọ́n ní.
1: Good music and vibes.
2: Awesome talk.
3: Every day.
2: Along with

0: gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe kó o jọ sí inú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Wọ́n ní. Wọ́n ní wọ́n bá òkú rẹ̀ nílé ìtura kan ní ìpínlẹ̀ Port Harcourt. Ó wà nínú ìwé ìròyìn náà láàárọ̀ tòní. Wọ́n ní àwọn àjọ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti pé.
1: Good morning, Lagos. Welcome.
0: Ẹnìkan tí ó jẹ́ gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára tí ń jà.
1: Welcome to the Jordan Breakfast Show. And today.
2: Hey everybody, this.
0: Fẹ́tọ̀ ọmọnìyàn, ìyẹn Martins, ọ̀sẹ̀, tí gbogbo èèyàn mọ̀.
2: This is a sweet and it's about to get all funky today. Great music and fantastic.
0: Sí, very dark man, ọkùnrin dúdú ni. Òun náà ni wọ́n ṣe ní àlàyé o, wípé Go wow.
2: Teams in making you the best entrepreneur you can possibly be.
3: Yes, so my people, this is not Jordan Drive, and I they listen to, so get better information.
0: Go wow, Mueri, my Gemini show, Tio.
3: I won't give you no move, I need you, but if you don't say one move, move your radio.
0: Orore, ele ti ofi esun kan awon ajo lopa wipe, won man duro si awon igun, latari wipe awon won yi na, wipe awon ajo lopa, na, ni oje wipe, won duro si awon ibi kan, to si jakpe, yoda kpe boya, Wọ́n ń ṣe agbódegbà fún àwọn ajínigbé àti àwọn bandi-banditi o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde ilé tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn CSP Ani Iniedu gẹ́gẹ́ bí ó ṣe fi ọ̀rọ̀ náà síta lánàá tí ṣe ọjọ́bọ̀ Thursday wọ́n ní àwọn ti pe very dark man báyìí o láti mú ẹ̀rí rẹ̀ kó mú wá o látàrí ẹ̀sùn àti ọ̀rọ̀ tó fi kan àwọn àjọ ọlọ́pàá wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé very dark man náà ló jẹ́ pé láìpẹ́ yìí náà ló ń sọ̀rọ̀ lórí ìpàdé kan eléyìí tí àwọn ìgbìmọ̀ Nigerian Bar Association eléyìí tí wọ́n ṣe ní ìlú Port Harcourt tó tún sọ̀rọ̀ lórí tàwọn náà wọ́n ní bó o bá rí mú wá já rí o bó ṣùgbọ́n tó o bá wá rí ẹ̀rí kankan láti fi gbé ọ̀rọ̀ rẹ lẹ́yìn ohun tójú rẹ bá rí o faramọ́ ṣùgbọ́n láàrin ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti very dark man ọ̀rọ̀ ti ń di hun lórí ẹ̀rọ ayélujára báyìí o ṣùgbọ́n àwọn àjọ ọlọ́pàá ni àwọn ti pè é kó wá gómọ̀ ẹ̀rí rẹ̀ wá lórí ohun tó sọ ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Wọ́n ní adájọ́ àgbà ti ilé ẹjọ́ gíga ìlú Èkó ìyẹn Friday Ọ̀gazì òun náà ni wọ́n ti pàṣẹ fún àwọn àjọ tí wọ́n gbógun ti gbòógì olóró ìyẹn lórílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn àwọn àjọ NDLEA òun náà ni wọ́n ti ní kí wọ́n rè é lọ gbé ẹnìkan o ẹni tí wọ́n ní ó jẹ́ gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára ó tún jẹ́ oníṣòwò wọ́n porúkọ rẹ̀ ní Kazeem Afolabi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí KC Luxury òun ni wọ́n pè ó wọ́n ní kó pé àwọn àjọ NDLEA kí wọ́n rè é lọ gbé wá sí iwájú ilé ẹjọ́ báyìí látàrí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn àjọ NDLEA wọ́n gbé sí àhámọ́ fún ọjọ́ mẹ́rìnlá láì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ o gẹ́gẹ́ bí àṣẹ ọ̀hún bó ṣe jáde lánàá ọjọ́bọ Thursday eléyìí tí wọ́n ní wọ́n kọ jáde fún àwọn àjọ NDLEA eléyìí tí wọ́n ní wọ́n gbé síta fún wọn pé ẹ gbé wá síwájú wa o kódà ó yẹ ká tó bó ṣe yẹ ká tó ni o ká sì rìn bó ṣe yẹ ká rìn látàrí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan Kazeem Afolabi KC Luxury òun náà ni ilé ẹjọ́ gíga ti ìlú Èkó ni wọ́n ti pàṣẹ fún àwọn àjọ NDLEA pé ó yá ẹgbẹ́ wa ẹgbẹ́ KC Luxury wa o ká ṣe ká tọ́ lọ́nà òfin bẹ́ẹ̀ ni wọ́n fi àwọn ìwé òfin kan wọ́n fi gbà lẹ́gbẹ̀ẹ́ ní inú ìwé ìròyìn Daily Post náà lẹ́ti bá ìròyìn náà.

0: wọ́n ní àwọn ajínigbé ti gba owó tó ti dín díẹ̀ ní mílíọ̀nù mẹ́fà dọ́là owó ilẹ̀ amẹ́ríkà láàrin ọdún kan sẹ́yìn o gẹ́gẹ́ bí ìwádìí kan ti iléeṣẹ́ kan tí wọ́n pè ní sbm intelligence eléyìí tí wọ́n ṣí ọ̀rọ̀ ààbò àti ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí wọ́n ṣíṣọ lójú rẹ̀ o ìwádìí àjọ náà sọ pé èèyàn 7,825 ni àwọn ajínigbé ti jí gbé láàrin oṣù keje ọdún 2025 sí oṣù kẹfà ọdún 2026.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show.
0: Èyí jẹ́ àlékún ìdá 84% nínú ọgọ́rùn-ún ìyẹn 66% sí ti ọdún tó kọjá o. Wọ́n ní kò dín ní 1,142 ìyẹn 1,142 èèyàn eléyìí tí wọ́n pa láàrin àkókò náà tí iye owó ìtúsílẹ̀ táwọn ajínigbé sì ti gbà eléyìí tó hàn síta jẹ́ 8.8 billion náírà yẹn 7.778 billion naira. Àjọ SBM tó kéde ìwádìí yìí ni wọ́n sọ pé àwọn iye owó eléyìí tí ó ń jáde nínú ìròyìn ìfọ̀rọ̀wérọ̀ ìta gbangba àtàwọn ìròyìn mìíràn eléyìí tó hàn sí aráàlú làwọn tọ́ka sí nínú rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ó ṣeéṣe o kí iye owó náà nítòótọ́ kó pọ̀ ju èyí lọ nítorí pé àwọn mìíràn wà tí wọn kò kéde síta fáyé gbọ́ o iléeṣẹ́ ìròyìn wọn ti kàn sí àwọn aláṣẹ iléeṣẹ́ ológun láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà nígbà kan rí àwọn agbègbè tí àwọn agbésùmọ̀mí ti ń ṣọṣẹ́ lẹ́kùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti ní wọ́n tàn kalẹ̀ sí gbogbo àwọn ẹkùn ìwọ̀ oòrùn àríwá àti àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè nàìjíríà báyìí níbi tí àwọn jàǹdùkú eléyìí tí wọ́n ní pé wọ́n ń gbé ìbọn lọ́pọ̀ ìgbà eléyìí tí wọ́n sì ń ṣe ìkọlù sí àwọn ìletò kéékèèké àwọn òpópónà àtàwọn ilé ẹ̀kọ́ ní apá bẹ̀wọ̀n àjọ sbm ní iye àwọn ìkọlù ìjínigbé eléyìí tó ti wáyé lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá nàìjíríà wọ́n ní ó ti lé ní ìdá 78% nínú ọgọ́rùn-ún o ìyẹn 78% ní abala àkọ́kọ́ ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìwádìí wọn sínú ìwé ìròyìn láàárọ̀ tòní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn náà ẹ lọ gba change ẹ̀ nínú ìwé ìròyìn punch ẹ̀ bá lẹ́kùnrẹ́rẹ́.

àwọn onímọ̀ nípa ọrọ̀ ajé lórílẹ̀-èdè nàìjíríà náà ni wọ́n tún ṣàlàyé lórí ọ̀wọ́ngógó oúnjẹ ìyẹn lórílẹ̀-èdè nàìjíríà àti ìdojúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá màmá ilé tó jẹ́ pé wọ́n ní ẹbí ò gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé ẹjẹ́ ń gé pépèpé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé káàkiri orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun náà ni dádì oyoyo dádì oyoyo wọ́n ní dádì oyoyo ó ti sáfẹ́rẹ́ díẹ̀ báyìí ò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ pé àwọn gangan náà ni wọ́n ń wá jíjẹ mímu fún àwọn ẹbí wọn ló jẹ́ pé tí wọ́n ń ṣe dáadáa tẹ́lẹ̀ ló jẹ́ pé kò fi bẹ́ẹ̀ sí mọ́ ò tó jẹ́ pé ẹlòmíì gan àti lọlé yóò mọ bàálẹ̀rù ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló jẹ́ pé bọ́bá ìdé láti ibiṣẹ́ báyìí ẹ rí àwọn ọ̀rá dúdú lọ́wọ́ wọn bá ti rí ọ̀rá dúdú lọ́wọ́ wọn bóyá bàbá ni ẹ ti mọ̀ pé alẹ́ ọjọ́ òun ó ṣe kí ni yóò ṣẹnu re ni o wọ́n ní ṣùgbọ́n látọdún 2023 eléyìí tí a ti yọ owó ìrànwọ́ orí epo kúrò òun náà ló jẹ́ pé owó wa lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn náírà wa òun náà ni ò ṣe dáadáa mọ́ o tó sì jẹ́ wípé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ikàn lè náà ni kọ́lọ́ májò lè mọ́ wa o wọ́n ní kódà ní ẹ̀ka ti oúnjẹ wọ́n ní oúnjẹ wọn gan gidi gan màní wọ́n ní kódà epo náà ní kí ló ṣubú tẹ̀wọ̀n wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ òun náà ni àwọn èèyàn ń ṣe kíni ni wọ́n dojúkọ wọ́n ní owó oṣù náà wá dúró bí omi adágún kò tiẹ̀ lọ́wájú kò lọ sẹ́yìn o wọ́n ní owó gan ò dúró sápò ọmọkùnrin mọ́ wọ́n ní bó o bá kó owó kan sápò báyìí kó o tó ṣẹ́jú pẹ́ tó o bá ra nǹkan wọ́n náírà nú ẹ̀ wọ́n ló ti lọ o àwọn tí wọ́n jẹ́ àjọ ilé tí wọ́n pè ní NBS àwọn náà ni wọ́n ṣe kò mú òkun ọ̀rọ̀ náà tí wọ́n gbé jáde wípé ṣe rí i wọ́n ní ọrọ̀ ajé ti orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n ní ó ti já wálẹ̀ sí ìdá 15.43% ìyẹn 15.43% láti oṣù keje ọdún ta wà yìí sí ti di àsìkò yìí wọ́n ní ó tún ti já wálẹ̀ o bẹ́ẹ̀ wọ́n ní ó yàtọ̀ sí ti oṣù kẹfà gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe lálàyé wọ́n ní ṣùgbọ́n wọ́n níbẹ̀ báwo ìrẹsì owó gàrí tòmátò ata àti ọ̀pọ̀lọpọ̀ àti ẹyin àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n kọ sínú bíbáyé bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣe ní àlàyé wípé gbogbo ẹ̀gbogbo ẹ̀ náà ló jẹ́ wípé kò fi bẹ́ẹ̀ sí dádì oyo yóò mọ́ o wọ́n ní ayé ìgbà kan dádì oyo yóò fi dádì bá dé báyìí inú àwọn mọ́mọ́ dùn ni wọ́n ní ṣùgbọ́n bàbá gun òfẹ́ lọlé torí pé ohun tó ń bẹ lápò kò ká kankan àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ ajé lórílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni wọ́n ṣe lè ní àlàyé ìyún náà ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. màláyé náà ló ń sọ̀rọ̀ láàárọ̀ tòní o wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu kó owó orílẹ̀-èdè nàìjíríà wọn kó fáwọn gómìnà ẹ lọ ka ẹkúnrẹ́rẹ́ àtìkù náà sọ̀rọ̀ láàárọ̀ tòní àtìkù ni ọ̀rọ̀ mi ò yípadà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ máa yọ máa dá owó ìrànwọ́ orí epo padà bẹ́ẹ̀ ló jẹ́ wípé kí n báyìí di ààrẹ máa ṣí gbogbo àwọn bùbá èyí tá a mọ̀ sí bọ́dà eléyìí tí a máa lè máa kó nǹkan tó bá wùn wá tá a máa kó wọlé o àtìkù ni òun ó ṣí bọ́dà òun sì wà lórí ọ̀rọ̀ tòun ó ní ẹ wo mo máa ṣí gbogbo bọ́dà pátápátá tẹ́ ẹ bá dìbò fún mi. wọ́n ní àwọn ọmọ ogun pa àwọn ọmọ ikọ̀ boko haram tó lé ní 21 bẹ́ẹ̀ náà ni wọ́n ní wọ́n tún mú àwọn ẹṣin ìkọ́kù iswap wọ́n mú wọn balẹ̀ tí wọ́n sì ba bùbá wọn jẹ́ ní ìpínlẹ̀ adamawa. àsìkò yẹn ń sáré gan ni o wọ́n ní àwọn àjọ ọlọ́pàá ti gba ọba tí wọ́n gbé ní ìlú kwara wọ́n ti gbàálẹ̀ àti àwọn méjì kan lọ́wọ́ àwọn ajínigbé ìyún náà wà níbẹ̀ wọ́n ní àwọn tí wọ́n jí gbé ní ìlú woro ní ìpínlẹ̀ kwara wọ́n ní wọ́n ti padà sọ́dọ̀ àwọn ẹbí wọn àwọn àjọ ẹlẹ́ṣọ̀ ààbò ọ̀nà ti gbà wọ́n lẹ̀ o wọ́n ní àwọn ọlọ́pàá tẹ afurasí kan eléyìí tí wọ́n ní ó jí àwọn wáyà iná eléyìí

0: ti wa o di pelu gogo tin lo ni ilu oruko mi ni baba amada je ni ja ni kin
1: e ka bo sa
0: so nka to se nbe ni pe ijoba wa yi oro won o ye ni ara rabi ti omo ngba ti won fe wo ti egbe won yi fe rulu Nigeria won lawo fe change Nigeria ini won so nigba yen logo won nigba yen change won change e ni se abi won change e ngba ka tele ta ba fun awon tin lo teme ta ba fun ni 2000 won ba ni ra to keyboard ti gogo le oje njari to ki money se se won change e epo nigba yen ta ba fun money 500 pe ko lo ra kini ra 5 liter opo ije won change e ni se 7000 8000 ni fun ni fili 5 liter ni se ewo la wa lo eh awa wi ta o ye ko gbo ti won na ko da ko je ye kan le to campaign pa won be wole mo akini ya ko rorun na ebi pa me fun lo ko won je ntori olohun ara won ni won ta nbo ile aye yo de ri be ojo mi la pelu la yi ta won ewu ni
1: so
0: e ba ni e ba won soro te Nigeria te Tinubu de wa Nigeria
1: Eshin sa. Hello, e ni wa lagbara Olorun. Hello, e karo.
2: E ma karo.
1: E karo sa.
2: Yo dan e pe mo gba je wa da fun gbogbo yin o.
1: Ami.
2: Agba na lo ngba. Gbogbo ta la kan ta ko wi so yi. Ti wu ma o ma fi so ma bi para ni. Tori ati bere lo ti wo wa, o ti te mistake yen. Kìí ṣe tó ní ijọ́ tó yẹ kó tó múra fún ẹrù rẹ kó sọ pé gómìnà yìí gan-an brọ́dà wa ṣèyẹn wà yìí ìfánàlì wa àti ìṣẹ́yọ kan ní port harcourt fún méjì wà bẹ́ẹ̀ àbẹ́yọ kan ní wọrí ó bàjẹ́ gbọ́dọ̀ àti kàdúnà yẹn kọ́ ṣe kọ́kọ́ owó ẹ̀ ṣe ó tó nípọ́ṣẹ̀ wá fún àwọn gómìnà ní owó times five times four times five tí àwọn náà ká mọ̀ bí tó lò sí àwọn olókọ̀ọ̀ṣẹ́ o bí mú olókọ̀ọ̀ṣẹ́ o èmi ò gbé ìjọba o
1: Ẹṣin. Sá kó ṣe yẹn ni ẹgbẹ́ àárò ní ni ará ìlú Akinola
3: Akínfàlà
1: látẹ̀bẹ̀
3: fẹ́ sí. Ẹṣin gan-an
1: sá. Ẹṣin
3: gan-an
1: sá. Ẹṣin gan-an
3: sá. Ẹṣin gan-an sá. Ẹṣin gan-an sá. Ẹṣin gan-an sá. Ẹṣin gan-an sá. Ẹṣin gan-an sá. Ẹṣin gan-an sá. Ẹṣin gan-an sá. Ẹṣin kí wọ́n wọ́n mọ̀ ṣe máa ṣe rìfánárì bóyá wọ́n máa pàrọ̀ ọ̀hún kan ṣe tuntun fún wa ni wọ́n ní wọn mà ló ṣe èyí tó lè rí kí ló wá ṣe fẹ́ẹ́lá gọ̀mọ̀ tó tẹ́ wọ́n ń kó gbogbo àbúrò apá yóò kó fún àwọn gọ́ọ̀nà ẹ ṣe rìfánárì ó dà sí àwọn pípọ̀ nǹkan ẹ ò fẹ́ kí ìwọ̀síwájú kó wà nítorí owó tó ń di pamọ́ àti rìfánárì rẹ ó ṣeé ṣe nítorí bẹ́ẹ̀ wọ́n lè máa rí owó pé ni wọ́n ṣe ń sọ̀kún sọ̀kún nǹkan tó ó kìí tún kíní ìṣekájọ́ kábọ̀ pé àtọwọ́ sọ́kún rẹ̀ ẹ̀kọ́ ẹ̀ tún ṣe ẹni paráàlú ní wọ́n bá tún kí wọ́n jọ kí wọ́n bá fọwọ́ ṣe máa ṣe oúnjẹ sí gbogbo káàkiri aṣọ ní ẹ̀rọ kan rẹpẹtẹ òun náà fi gbogbo kíní ìgò ọ̀nà àti ju owó náà fífún yìí ṣe wọ́n tó bọ́ ìlú bẹ̀rẹ̀ paráàlú ọ̀nà wà náà kí gbogbo ojú oko yẹn kí wọ́n tó nìkan bẹ̀rẹ̀ ẹ̀ntàwọ̀ àwọn yìí ẹ̀kọ́ àtọwọ́ yìí fún ọkọ́ ṣe machinery fún ọkọ́ ṣe àwọn awúgbà yẹn nìkan ló ń pèsè oúnjẹ tó rẹ̀ mọ̀ṣẹ́ ìfowó àjàkọ́ kí tinubu náà kí àwọn ọmọ ìkáwà ló kà ṣe ọ̀nẹ́ níwọ̀n ọ̀nẹ́ láti pọ̀jù kí bàbá kó ẹ̀kọ́ rẹ̀ ìyàwó yìí kó ra machinery ká máa pèsè oúnjẹ bí oúnjẹ bá ti kúrò níṣẹ́ ìbùṣẹ́bùṣe ẹni fún àwọn èèyàn tó kọjọ bọ́dà yìí bẹ́ẹ̀ kí wọ́n bá ṣọ́ra àti kúmọ̀ wọn lé bíkọ́ gbọ́dọ̀ yìí mọ nǹkan tó ń dí tinubu lọ́wọ́ tó lè ṣe mẹ́rin ló sì buhari ló sì tó kí ló ń kílé bàbá tinubu lọ́wọ́ tí wọ́n lè lọ́wọ́ ṣe ebi ń pàwọn èèyàn ebi ń pàwọn èèyàn tó à ń bọ̀ níbọ̀.
1: Ẹ ṣe mà yes ma mami bọ́lá láti Àkútì Ẹ̀ṣin gan 090-6000-335 ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀
1: yes ma à ń gbọ́ yín mà ẹ káàárọ̀ mà.
4: Ẹ kú ètò.
1: Yes ma.
4: Nítorí ẹ̀sán Adékúnlé láti fẹsọwọ́pọ̀ láǹbẹ́.
1: Ẹ kò ojú mọ́mọ́.
4: Yes ma ẹ kú ètò. Fẹ́ rí ọ̀rọ̀ ìjọba tó wà ń ta yìí. A ní iye máa sọ̀rọ̀ mo gbọ́ nínú yíyàn sì kan láàárọ̀ yìí pé bóyá 6 billion bóyá 60 billion wọ́n náà pin fún àwọn 5 million people. Tí àwa ọmọ Nàìjíríà ṣá pé 6 billion tí bàbá yẹn bá ń há wọ́n 1 million fún orí kọ̀ọ̀kan a máa rí yàtọ̀. Ó kàn ṣe owó Nàìjíríà owó subsidy ó ṣe bó ṣe hàn. Ó kó wa sáàdánwò àwa wa ń san owó subsidy oní subsidy is gone. tọba ni wọn fẹ gbà díẹ ṣòwò lóde tí wọn san tó tóṣù lórí sọfídì kóṣù àkáǹtì ẹ bóde ṣe pin ẹ wo ìjọba tinubu ìjọba ìnira ni ó ní wá lára àyíbó wa láwọn ló máa sọrọ
1: tó ẹ ṣeun
4: tó ìbó wa ló máa sọrọ kí la ṣe fún àwọn ìtọ́lá àná ìkan sọ wípé tọ́bàdá sọ́sídì padà civil servant ọjọ́ máa dáwọ́ wọn pàtó ṣé gbogbo àánú civil servant ni wọn ló wọ́n tí àbáṣà kó ó tó wá pín ní wọ́n 1 million tinubu kó sápà àtàwọn ẹ̀mí wá ẹ̀
1: ọkọ̀
4: sápò à ń bà bọ̀
1: ẹ ṣeun ma
4: ọlọ́run ṣe ìdájọ́ wọn
1: mi ò ìyáwó adikunle adikunle ẹkẹ ẹ ṣe hello.
5: Hello.
1: Ẹ̀ka ẹ̀ka rọ sọ.
5: Ẹ kú àtúntò ọdún látàárọ̀.
1: Yes sir.
5: Ọ̀gbẹ́ni Benjamin láti ju station.
1: Ẹ káàbọ̀ sọ.
5: Èyí tó fẹ́ dá sílẹ̀ ni èyí tí àwọn èèyàn kan ń sọ lọ́sùn lọ́sì Tinubu Tinubu kíní kan ṣe owó fún gómìnà. Ṣé ẹjọ́ ẹ̀rí ìṣẹ́gun fẹ́ bèrè? Ṣé owó allocation for federal government kì í ṣe gómìnà náà kó allocation fún àti local government chairman ni? Ẹ̀ka tó fẹ́ kó fún? Ṣé àwọn tó sọ̀rọ̀ fẹ́ kó fún ni? àbí ìjọba fẹ́ kó owó yẹn kó sílẹ̀ pé ẹ máa kó bẹ̀ ẹ kó máa bú tiẹ̀ ń bẹ̀. So gómìnà àti local government chairman náà máa kó yẹn fún. So owó yẹn mẹ́bẹ̀ẹ́ ń lò tán fi ń ṣe gbogbo àwọn iṣẹ́ tán ń ṣe ṣé olúwa gúúsù àpárí ibi pa ibi pa wọ́n tàbí ibi ń pa. Látọ̀gbọ́n ayé ti dá yé lebi ti ń pààyàn tó rọ́ ìkútẹ́ lamọ́ṣẹ́ owó ẹ̀. Ẹni tó ń sọ̀rọ̀ yìí nígbà ayé ìjọba Shehu Shagari ni ọ̀gbẹ́ni kan bọ́jà Joseph Wọ́yà ló sọ pé ó ní òun tí ìdí èèyàn tó lórí àkìtàn lọ ṣalẹ̀ jẹ ẹ̀dẹ̀ sọ pé ó dín pa wọ́n. Ṣé èyí kò sígbà tí ebi òpa àyẹ̀ tó bá ti tẹpá mọ́ṣẹ́ ebi òní pa owó allocation wọ́n láti kó fún state governor àti local government chairman àwọn náà máa mọ̀ mọ́ṣẹ́ máa ṣe iṣẹ́ ìlú ló ń fowó ń ṣe tó ilé ìgbọ́n ọgbọ́n sọ̀rọ̀ tinubu ló ń ṣe kinní kan àwọn ló ń febi pa lọ́sẹ̀ gbogbo ẹ̀ owó ló gbẹbi tó ń pa àwọn ebi òpa mi tèmi ò mú ṣiṣẹ́ mi ọlọ́dẹ bọ́tà búrẹ́dì mi
1: ẹ ṣe ń sá
5: ẹ ṣeun sá
1: ẹ má jẹ́ ká máa gba ọ̀rọ̀ ẹlòmíì gẹ́gẹ́ bí ẹni bọ́bọ́ tí opinion oníkálukọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni èròǹgbà ń yàtọ̀ sí tèmi ẹja sọ ti wá tẹ bá ti sọ ti kàn pé alágbájá sọ báyìí ẹjọ àjà lórí ètò ẹlú ẹ káàárọ̀
6: sọ.
1: Yes sir.
6: Akú ètò.
1: Ọlọ́run ló ń tò sá.
6: Yẹmi láti ìjù.
1: Ẹ káàbọ̀ sá.
6: Sọrí ẹgbẹ́ kan wọ́n máa sọ lórí àtúbálẹ̀ ṣe sọ̀rọ̀ kan. Wọ́n ní bí ìlú gọ́gàn ni èyí tó kọjú sí ẹnìkan.
1: Ẹ̀yìn
6: ló kọ sí ẹlòmíràn. But federally bí wo even the generality of the opinions that we have gathered on this program today. Ẹ rí pé ìlú ìlú ọ̀rọ̀ gbọ́ a lè máa parọ́ tán ara jẹ. Ẹ má yẹ ká fi ètò òṣèlú bọ́ náà. I'm an economist. Wọ́n sọ pé there is one economist a máa pòrókọ̀ mọ́ ẹ̀ ní Keynes. Ó ní in the long run, ó ní we are all dead. Ṣẹ́rí economy tó wá pé is focused on long run. Ẹ jẹ́ ká fara dá. Everything will die you. So before you can say subsidy is gone, where are the palliatives? Ìgbà kan la ní Ṣuọ́pí. Ìgbà yẹn wọ́n ṣe ń ta wọ́n ṣe ok ma ṣe electric car láti ri níbà náà yàn. Wọ́n ṣe àwọn ilé ẹ̀kú tán. So ẹ̀bá ti yẹn lẹ́bàá kọ́kọ́ ṣe. Kẹ̀tẹ́ remove the subsidy. Ẹ̀ka tí àgọ́ tí mò ń sọ. Remove the subsidy first. Create the palliatives first. Then you cannot do subsidy removal. So politics yẹn mo rí pé bẹ́ẹ̀ politics yẹn ju governance lọ. When you just come and say subsidy is gone. So where are the palliatives? In transportation, in food production. Ẹ̀dàtàn àti ẹ̀mí bọ́ọ̀dù gan tó ń regulate prices. Ọlọ́run wà lọ́wọ́ ṣé ká fi ṣòṣèlú sílẹ̀ ká fi tribalism sílẹ̀ ká fèsì nǹkan tí gbogbo wa ká fèsì
1: pàmò
6: tó yẹ sí nǹkan bí how can our government be better than this?
1: Ẹ ṣeun sá, ẹ ṣeun gan.
6: Ọlọ́run wà lọ́wọ́.
1: Àmì ẹ ṣeun. Sọ̀rọ̀ ti ara ìlú ẹni ìlú ni àkọ́kọ́ tó ń mú kí ní gbọ́. ipa mi ipa yin lori le ele ka re ire do yin lori
7: ba mi owo yen ku si o gbe ko ma ta ku fe owo ko nidi ka ma gbo nkan to meto ra ya ke court ko le ko ke court re kon na ni a ko nidi ke yo de wa ki gbo owo lo ku si o pe yin o da ya ke ma court e ni
1: e seun ajoba hello
8: hello hello
1: e ka ro e ire do yin lori sir
8: e ka ro
1: yes sir
8: e ka ro mr abalogun lo so lati santos labule gba
1: e se
8: Sherry, I will commend you for having hearing a lot of people feel. But in calling
9: all day, every day, till payday, are here.
8: Don't buy it, don't buy anything. So government don't look back. Abby, okay, we're going to have say, oh my, Libra.
1: This is.
8: Only Lone Basti, Bangkok. I'm a Libra, Lone Basti, American Basti. Abi lo university ti ni baba won baba so no ma se nigba to education je se government no le ko ba je so mi fi yi we dey as e don so to say e come strengthen him no but in ko to ba ka di ni pe ka ba la wa ni brain you are still going to suffer for it tori pe a lot of things it goes wrong mi fi won ni won se o plan e fun ko to your subsidy fine gbogbo owo lo je na ba ra o to ba ra nkan te na to be gba 200 naira lori e 500 naira lori e ni government no le ko gba be no that's an idea we got it wrong won ni ko ko gbe ko 200 naira ko ni ro ko le gbe le ko si abule igba na 5 naira because o won transfer by road ara won dia wicked people in Kenya se government no lo do ma no ba wa set gbogbo lo na lari ara wa baba de ko kon ni government local government level not o ko nkan si o se bi ba so pe local government kokon si awon ori nkan to se nbe bi ba lo ko lo ba fun ni 1 million ti o kan so pe ba ko 1 million government wo lo ri di owo to ko 1 million pupa ko so se ti dile
1: e se gan so
8: okay e kon ni ora ora bed lo so hospital o pada ni lo wo pada ti government lo ko
1: e se baba mi e se gan
8: e se gan
1: e se gan e se gan e se gan Awe opo loju la aja wa gi pepepe elo e ka ran
8: elo sir
1: e ka ran
8: agbe ori bo de lopin mo
1: lati bo sir
8: mo wi
1: lati mo wi okay sir
8: e se kuko e fi mo fe so ni wi pe oro nigeria ajo lo gba ikini ibe ikape ki se pere o tun e si lodun meta ka so pe won se ni ka ni osuka so le possible mo lati lo laarin ofada si owo de ni ana owo moto to charge wa ti poju ti joba so wi pe owo moto ma no le ki ma mo mo le sa won lo ra moto fun oni moto ni gbogbo ona ofada si owo de ana ati gbo pe o so pe won ti se ko si kankan te se nbe o to ka se ki laarin ofada si waju ko de bi ona laarin Then the body domu, then law, that chum law, on the road, Baduma. I want him to go for my law, put off a line in Benny. Then, a kidney repair, article, Kinumbu, will be, or to my one to look for Shilori and Coca, and see about Mosuri, only with Entomas Yaja, and see about Yavada, only with Fanny T, over who. Awo many kankan so anybody loan loan of her what is she to me nipa campaign
1: e seun sir
8: o je ti mo ko fe so
1: e seun ba mi o je yes sir e seun gan sir lati mo we 09063352 e ka ro yes sir
10: mi o ko mo fe ya ya ko din da kan ta so go ke mo wa ka to mo pa an se to ro be ni a ti ke gbo lo se ro mo pa
1: e ma binu ya
10: ona ko sha na
1: yes ma
10: ten dia ke sha na lo so ro
1: e ka ba ma
10: yes a ire ni te ka ni pe ko si baba o ni ta ti baba ka bo ma ni se baba ka bo ni kan ni o ti mo ya ka bo kan o ti mo
1: mo so be na mo ne gbo awon ton sha n wa jije fun ebi
10: ah Too much or too much, I know. Maybe, maybe. You are paid for a Ghana Saga, Tawana Saku, Fera. You need to go there, my bad. Okay,
1: sir. Assume. Ula Barrow. Hello, Caro, Echo Jumo.
11: Hello, Caro.
1: A Caro, sir.
11: I did not tell your book.
1: Assume.
11: Sherry Joba, Joba, Joba, Nigeria. Corruption as a politician. Look by Joba, Corruption.
12: olúkálùkù kan ṣe ìdóyin. Wọ́n lè wọ́n ìjọba ilé má da subsidy padà. Wọ́n lè má ṣe bẹ́dà. Bẹ́ẹ̀ táwọn àtúnṣe.

ọwọ́ àtọ́ máa ṣe nílé tó jẹ́ pé ìlú ìyá dẹ̀ ń lọ síwájú. Àwọn àtúnṣe ọwọ́ àti ẹ̀kọ́ ṣe tó jẹ́ irú ẹrù rẹ̀fánárì kan tún ṣe ọ̀rọ̀ Dangote kan rí sí gbogbo àwọn ọ̀rọ̀ EFCC tọ́pọ̀ ṣojú wọ́n kàn ń gé iṣẹ́ ẹ̀ lórí ní EFCC. Ó yẹ kó tẹ̀lú ìṣoríire tó yẹ kó pẹ̀ ọ̀gá wọn yẹ kó ṣiṣẹ́ ìdáadáa ìjọ àwọn èèyàn ṣe bó ṣe wọ̀n náà.

0: àwọn yẹn tọwọ́ pẹ̀lú ìṣòrire tó yẹ kó pẹ̀ táwọn yẹn kọ́ ṣiṣẹ́ ìdada ìjọ àwọn èèyàn ṣe bó ṣe wọ̀ náà.
1: Ẹlú ẹ̀ka ọ̀rọ̀.
2: Ẹ̀ka ọ̀rọ̀ ẹ̀ ra wọ̀.
1: Ẹ̀ka ọ̀rọ̀
2: ẹ̀ fẹ́ lọ́kọ̀ wọn. Lórí ló gbé láti ìgbọ́dọ̀.
1: Ẹ̀ka ọ̀rọ̀.
2: Dada kúkọ́ náà Nàìjíríà láwọn ọ̀pọ̀ ọlọ́mọdé ẹ̀kọ́ bẹ́ẹ̀ rú.
3: Listen now and turn up.
2: Ẹ̀rí omi àjẹ́ ńlá fún ọlọ́pọ̀ yàtọ̀ lọ́pọ̀ ìwọ owó akúwà ọgbẹ́ bí náà ẹni ẹni wọn ní dáná rí eré epo yẹn tí ìlú fún ẹgbẹ́ ṣe kọ́ nílẹ̀ wọn.
4: Follows on social media. Facebook Jordan
2: 105.5
4: FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105. Five FM Lagos. Listen on the go at www.
2: If you power, yo, wow, can you power my way? Come on, put your bar. No, put power down. I'm by lower me.
4: Do what's Jordan 105 FM.
1: Go do. Present, sir.
5: Good afternoon. I just want to do something. I'm not well, no. I'm so confused. I did. Gbogbo tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìnira pọ̀ jù fún àwọn aráàlú. Mọ́tò tó ń lo epo, mọ́tò tó ń lo àti tó ń lo ìfínàṣẹ́pẹ́, àti tó ń lo iná tó ti bá tó ń ṣàwọ́ ó fẹ́ kí ẹ̀ sí. Wọ́n gbọ́ kan gómìnà bí kan wá síkàlà ìsọ̀rọ̀ lórí ẹ̀. Gọ́ọ̀nù ọjọ́ ti ẹ̀wá sọ di ọ̀tóbà. Nígbà tí gbogbo ẹ̀ bá kú tán, tí ó bá sọ̀lá fí àmọ́ ìnira ni àyè pọ̀ ju. So gbogbo irú àtìkù fẹ́ ń pariwo àtìkù àti ń pariwo ń sọ̀rọ̀ gbogbo àjọ tó níbi tó bá yọ oṣù fẹ́rìbù àti gbogbo àwọn tá a sọ yìí ọ̀rọ̀ ara wa ni tinubu náà ṣe túbà ṣe kókó gbìyànjú ìjọba lè ṣe bí ó bá mú ìrẹ́jú kankan àtìkù àwọn onímọ̀lára ìrẹ́ tó yẹn kà jẹ fún sọ ni gbogbo ẹ̀yìn ẹjọ́ bẹ́ẹ̀ bá lè bá sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ kókó mọ̀ ènìyàn pọ̀ jù fún
1: Ẹṣin sir, láti gbọ̀ndọ̀, ẹṣin gbọ̀ndọ̀. Bàbá, ẹni ẹ̀ fi ìpẹ́ ọkàn fi fi iṣẹ́ nu mi dédé síbí rárá. Ẹ̀lú ẹ̀ka àárọ̀.
2: Ẹ̀ka àárọ̀ sà.
1: Ẹ̀ka àárọ̀ mà.
2: Ẹ lẹ sà, ọmọ yín kọ́ ń bẹ̀ o.
1: Àdúpẹ́ gbogbo aláwa, orúkọ yín àti ibìtẹ́ tí ń pè o.
2: Ẹ wò láti ibà.
1: Ẹ káàbọ̀, ẹ bá ń ṣe pápápá àsìkò ti lọ, ètò mi ti dé.
2: Ṣẹ́rí ìwọ̀n tèmi ṣàfẹ́ sọ ni pé kò sí nǹkan méjì bíi pé àwọn tó sọ pé ọ̀rọ̀ ọjà ó ti lọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn ìjọba kò sí nǹkankan tó lọ́lẹ̀. Kò sí nǹkankan tó lọ́lẹ̀ o kẹ́yàn fẹ́ ra àlùbọ́sà ẹyọ kan kékeré wọ́n pè ní ₦200 fún yàn àdàrà wípé àwọn kan ń sọ pé àwọn yóò àwọn ibi òpó àwọn ta ló rán wọn ń ṣe wọn yóò wọlò kápò ara wọn nìyẹn.
1: Ẹ má wọ ọ̀rọ̀ ẹlòmíì kí ni ìrò tó ká máa gbà bí ẹni gbàgbé ọtí láàrin ara wa ojútùú náà lájọ ń wá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí gbogbo ẹ̀ dùn kó lè dà náà ni lágbára Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ wípé yóò dùn láìpẹ́ ó ti ẹ̀kọ́ ti ń fojú múmu gbogbo ó rọrùn lágbára Ọlọ́run ọba mi Aláọ̀ Rabbi ẹja àjà nígbàgbọ́ nínú Ọlọ́run ọba tó dá gbogbo wa. Adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti pè a lè gba ìpè kankan mọ́ báyìí eré gbogbo dọjọ́ ajé lágbára Elédùmarè. Ọwọ́ pàtàkì lọ́wọ́ Peter Ọláníyè àti Razak Adéjàre àwọn ni wọ́n ń darí wa nínú ilé Agodonbi. Engineer Peter Morgan òun ló wà nílé agbára lọ́hún. Ọwọ́ pàtàkì lọ́wọ́ olóòtú àgbà Lánrin Johnson àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba mi Èdùmarè. Lórúkọ ọ̀gá wa náà ni mo fi ń kí yín wípé èmi ẹ̀rí olúwa gbèmí lékè Adébáyọ̀ MC ìràwọ̀ yín náà rèé o akéwì jẹ́ pèdèpèdè àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ. Mo yọ tàárọ̀ yìí Ọlọ́run ọba mi sáyẹ̀nsì eré gbogbo dọjọ́ ajé ẹ kààrọ̀.
6: Àwọn amúzàgbẹ̀ káfà kókó á ìlú ẹ̀ tó fún àtúnṣe tí a ìlú ẹ̀ nínú.

àrọ náà gbégbá o àná àti àbọ ẹ á da á sunwọn lágbára ọlọrun gbogbo ohun tó bá lọ ṣe ó máa yọrí sí rere ni ẹlẹkọ ni.

Ohun tí mo rí pé ẹ̀ta ayé ò ní pé a máa ń há ìdí ohun tá à ń là kọjá, a máa gbé ayé bíi pé kò sí nǹkan kan. Wọ́n bá béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ pé ó wá ṣàlàyé àyànmọ́ tàbí kó wá ṣàlàyé ìrìn àjò ẹ̀, ó máa rojọ́ ẹnu àfẹ́ bo. Bàbá kan sọ wípé tó bá jẹ́ wípé wọ́n sá ìyà síta ni bí a sọ, ọba ti jí tẹlòmíì ká. Ìyẹn ni wípé ohun tẹlòmíì bò má bí a sọ tó kàn ń gbé kiri, ó tún jura wọn lọ. Bẹ́ẹ̀ ni sà, àìmọye àwọn tó ń fi ẹ̀rín tán rẹ́rìn, ṣùgbọ́n ohun tó ń lọ lábẹ́ àyànmọ́ wọn ó le gan. Àìmọye àwọn tó jẹ́ wípé wọ́n wọ mọ́tò ńláńlá tó jẹ́ wípé ohun tó ń bá wọn fínra ó lọ gan. Mo pàdé àwọn ènìyàn gidi nínú ìrìn àjò mi. Mo rí wípé tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíì ohun tí ẹlòmíì ń bá fà, ó le gan. Ẹ gbọ́, tẹ́ ẹ bá rí ẹlòmíì tó ga tó dédé wálẹ̀, a máa béèrè pé kí ló fà òun wálẹ̀. Ẹ gbọ́ eléyìí sà, nínú ìrìn àjò mi gẹ́gẹ́ bí wòlíì, mo ti rí ẹni tó jẹ́ wípé ó ní lọ́wọ́ ṣùgbọ́n kò gbádùn àlàáfíà. Àwọn ibì kan wà tí màá dé tí màá máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé báwo ni wọ́n ṣe pín kinní. So ti rí ẹni tó jẹ́ wípé kò ní orí ọ̀fẹ́ àti jẹun tí ayé ń jẹ. Mo lọ gbàdúrà fún ẹnìkan, ẹni yẹn kò lè jáde ju inú ilé ẹ̀, inú mọ́tò ẹ̀. Tó bá ń lọ ó máa gbé ọ́ksíjìn símú, torí ohun tá à ń mí símú ẹ̀ kò lè mí sínú. Gbogbo ibi tó wà wọ́n ti stop oxygen síbẹ̀, inú mọ́tò ẹ̀ wọ́n ti stop oxygen síbẹ̀. Tó bá ń travel ó máa ní nǹkan tó máa gbé sórí tí ó máa fi escape ẹ̀. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí, mo ti pàdé ẹni tó jẹ́ wípé egungun ẹ̀ ò lè produce ẹ̀jẹ̀ mọ́. Ọ̀sẹ̀ méjì méjì ló máa ń travel lọ sílùú òyìnbó lọ fa ẹ̀jẹ̀ sára. Bẹ́ẹ̀ àwọn yẹn nígbà míì tá a bá ń wò wọ́n a máa sọ wípé Olúwa ò dẹ̀ dá mi lóhùn, bó o ṣe dá alágbájá lóhùn. Bó o bá dé ibi ogun ayé ó le gan o. Bẹ́ẹ̀ ni sà, mo sọ fún àwọn ènìyàn lónìí pé ní ọjà ayé gbogbo wa là ń nájà. Ohun tá a dẹ̀ fi ń nájà nígbà míì má jẹ̀mú ni. Mo wá sọ fún wọn pé gbogbo ènìyàn ló lọ ra nǹkan lọ́jà yẹn, ohun tó mú lọ òun ló ra bọ̀. Ẹlòmíì májẹ̀mú àbáláyé ló mú lọjà, ogun òun ni wọ́n gbélé lọ́wọ́. Ẹlòmíì májẹ̀mú àdúgbò ló mú lọ, ìjákulẹ̀ òun ni wọ́n gbélé lọ́wọ́. Òun rajà níbìkan, òun ṣòwò níbìkan, bó o bá mọ̀ òun ṣòwò àyànmọ́ láyé. Ohun tó bá dẹ̀ rí láyé ẹ, ohun tó rà tó rírà ni. Kò dẹ̀ sí nǹkan tán máa gbà lọ́wọ́ ẹ nínú ọjà àyànmọ́ ju májẹ̀mú lọ. Tó bá jẹ́ wípé májẹ̀mú fékì ló gbé lọ síbẹ̀, wá ta ayé fékì fún ẹ. Tó bá jẹ́ wípé májẹ̀mú òkòkò ló gbé lọ, wá ta ayé èkó lójútùú fún ẹ. Tó bá jẹ́ pé májẹ̀mú ilẹ̀ ló gbé lọ, ilẹ̀ náà máa bá gba nǹkan lọ́wọ́ ẹ. Ṣé o rí nínú ayé yìí ò ń ra nǹkan? Bó o bá mọ̀ wọ́n ń ta nǹkan fún ẹ, ò ń lọ sọ́jà wọ́n dẹ̀ ń ta nǹkan fún ẹ. Èyí tán tà fún ẹ òun náà ló rí nínú ayé ẹ. Ìjákulẹ̀ yìí tó rí ìwọ ló lọ rà, kò ń ṣe pẹ́ nìkan ló ṣe ẹ́ ní ìjákulẹ̀. Májẹ̀mú tó wà lórí ẹ, ohun tó le rà òun náà ló wà lọ́wọ́ ẹ yẹ. Tó o bá rí ilé ọkọ̀ gbé, májẹ̀mú tó ní lọ́wọ́ kò lè ra ibùjókòó fún ẹ, òun ló fà á tó fi rí ibùjókòó. Tó bá jẹ́ wípé o ò ní owó, ìyẹn ni wípé o ò ní májẹ̀mú tàbí agbára tó lè fi dín owó. Ó mọ̀, mo ti sọ fún ẹ lórí rédíò yìí pé agbára lènìyàn fi ń là. Ẹgbọ́n tí oníwàásù sọ, ó ní orí ibì kan tó kọ́mọ̀ láàrin ènìyàn lábẹ́ òròyìn. Ẹnìkan tí a dá lọ́lá, tí a dá lọ́la, tó dẹ̀ jẹ́ pé kò sí gbogbo tí ọkọ ẹ̀ ń fẹ́ tí a ò ṣe fo. Ó ní ṣùgbọ́n kò sí agbára tó máa fi jẹ nínú ẹ̀. Ìyẹn ni wípé bó o bá fẹ́ lọ́la, agbára lènìyàn fi ń lọ́la. Ìyẹn ni wípé tó bá lọ sí ọjà ọ̀la, wọ́n á béèrè pé kí ló fẹ́ fi rà. Bó o bá débẹ̀, tó o bá ní agbára tó lè gbé lẹ̀, ó dàbí pé ọwọ́ òfo olùmọ̀ àmúbọ̀. Ibi agbára ẹ bá mọ nínú ọjà ọ̀la, ibẹ̀ náà o ni wọ́n gbélé ọlọ́wọ́ mọ. Owó tó wà lọ́wọ́ ẹyẹ agbára tó ní ni. Wọ́n gbàgbé pé Deuteronomy chapter 8 verse 18 Olúwa wípé èmi ni Ọlọ́run tó fọ ní agbára láti ní ọ̀la. Wọ́n gbàgbé Psalm 89 verse 15
tó wí pé ìwọ́ wí fún ìrànyàn fẹ́rẹ̀ lójú àlá pé ìwọ́ di ìrànlọ́wọ́ ru ẹni alágbára. Ìyẹn ni wípé agbára lènìyàn fi ń gba ìrànlọ́wọ́, ẹni ó bá lágbára ó máa gba ìrànlọ́wọ́. Alẹ́ yìí ohun tí mo fẹ́ gbàdúrà fún ọ rí agbára tó lè gbé òkú, agbára tó lè gbé ire. Orúkọ Jésù Olùgbàlà, Olúwa fún ọ, Olúwa fún ọ, gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára gbàgbára. Bẹ́ẹ̀ni sà, bó o bá rí pé òun lálàá òun jẹun lójú àlá, agbára ire náà fẹ́ pamọ́ ẹ lára sà, wọ́n fẹ́ pa agbára tó lè gbé ọ̀là mọ́ ẹ lára. Ó lò ó fi gbọ́dọ̀ fi ṣeré. Tó o bá ti lálàá tó jẹun lójú àlá, kò sígbà tó jẹ́ wípé ohun rere ò ní máa bọ́ lọ́wọ́ ẹ, torí wọ́n ti fi oúnjẹ ojú àlá ṣe pàṣípàrọ̀ ọ̀là, wọ́n ti pa ọ̀là mọ́ ẹ nínú. O lálàá ò ní ìbálòpọ̀ lójú àlá, o wá ń dà bí ọkùnrin, o dẹ̀ jí, o dẹ̀ bá pé

0: tàbí tó bá rẹ ní tọ́lẹ̀tì ìtọ́ sọ fún ẹni wípé o lè lákòjọ mọ́ o báyìí ní sà ó tọ́ sọ fún ẹni pé o lè rí ìrànlọ́wọ́ mọ́ ó tọ́ sọ fún ẹni pé a ti tọ́jú ìrira sí ẹ lá.
1: This is Jordan.

0: Hallelujah!
1: Hallelujah! Ẹjẹ́ máa kí pẹ̀lú orúkọ Ọlọ́run bàbá ẹ̀ mo fi ń kí gbogbo ibi tí ẹ ti náà láti máa gbọ́ wa ẹ tún kábọ̀ sórí ètò àṣeṣe lórí rédíò Olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi pẹ̀lú mi lé agbára náà ni bàbá wa prophet Dr. MS Fabi yìí bàbá possibility bàbá ẹ gbàdúrà fún wa.
0: Jehovah Jesus Christ ó lè máa
2: kí mọ́
0: pọ̀pẹ́ wa.
2: Ami.
0: Ẹlẹ́rù ni
2: Sinuwaya
0: Juda.
2: Yes,
0: ìwọ lánàá ìwọ lónìí wọ ní gbogbo ọjọ ayérayé ní jẹ ayérayé pọpẹ wa.
2: Ami.
0: Gbàyìn wa.
2: Ami.
0: Gbogbo àwọn tó wà ní ìdè olùwàtúwọ̀n sí.
2: Ami Jésù.
0: Àwọn tó wà ní ìnira olùwàyọ̀ wọn jà.
2: Ami.
0: Èní ni ọjọ́ ìgbòkèrè ọdún yẹtọ̀ ọ̀sẹ̀. Jésù oṣù yìí máa ń parí lọ o. Bàbá májọ̀ rí ẹkú.
2: Ami.
0: Májọ̀ rí ikú.
2: Ami.
0: Májọ̀ ṣàìsàn.
2: Ami.
0: Májọ̀ ṣọ̀fọ̀.
2: Ami.
0: Gbogbo àwọn

0: kí ọrùn.
1: Hallelujah.
0: Ọlọ́run ti ń gbé ni jáde kúrò nínú ẹkún òjijì, ó gbé ọ jáde.
1: Amen.
0: Ọlọ́run ti ń gbé ni jáde nínú ogun téèyàn kó owó ara ẹ̀ sí, ó gbé ọ jáde.
1: Amen.
0: Ọlọ́run ti ń ṣe oore fún ẹni tí ó tọ̀ sóore, ó ṣàánú fún ọ.
1: Amen.
0: A ní níbi tó o bá wà, ṣá máa ṣàmí. Ọlọ́run dá ọ lóhùn.
1: Amen.
0: Gba ojú rere
1: Ọlọ́run. Amen.
0: Ọrun yọnu sí ọ.
1: Amen.
0: Akọjú sí ọṣẹ lóore.
1: Amen.
0: Akọjú sí ọṣẹ lóore.
1: Amen.
0: Bàbá mi kọjú sí ọṣẹ lóore.
1: Amen.
0: Olúwa aláàánú ó jáde sí ọ ní ìyanu.
1: Amen.
0: Yóò dẹ̀ dára fún ọ.
1: Amen.
0: Orúkọ mi ni Wòlíì Ọláríwájú Bankole. Ṣá máa ṣàmí bí tó wà láti inú ìjọ Christ World Gospel Ministry, Mazana Rua, ní Bakari Street, Genesis Boston, along the Gondo Road, ní Ìṣẹ́ni Ìdìmù. Yóò dẹ̀ dáa fún ọ.
1: Amen.
0: Ọwọ́ àgbẹ̀ nípa tọ́nú ò máa dànù lọ́rú iná dáná sun.
1: Amen.
0: Gba ojú rere Ọlọ́run.
1: Amen.
0: Gbà á.
1: Amen.
0: Gbà á.
1: Amen.
0: Gbà á.
1: Amen.
0: Níbi tó o fọkàn sí kí Olúwa kí ó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Níbi tó o fọkàn sí kí Olúwa kó yà ọ lẹ́nu.
1: Amen.
0: Níbi tó o fọkàn sí kí Olúwa kó jáde sí ọ.
1: Amen.
0: Òní ni kì í ṣọ̀la o, ìpè yí padà kí wọ́n pè ọ.
1: Amen.
0: Ẹni tá pè ọ táyé rà yí padà, mo ní kó pè ọ.
1: Amen.
0: Ẹni tá pè ọ tá láàánú awọ orí, mo ní kó pè ọ.
1: Amen.
0: Ibi tí wọ́n á lọ tí wọ́n ti pàdé olóore, kí wọ́n pàdé rẹ̀ ń bẹ̀.
1: Amen.
0: Àwọn ọmọ rẹ̀ ò ní dọmọ lọ́mọ.
1: Amen.
0: Ikú òní pa ọ.
1: Amen.
0: Àrùn òní ṣe ọ.
1: Amen.
0: Gba ojú rere o.
1: Amen.
0: Mo gbàdúrà fún ọ pé ọwọ́ agbára Ọlọ́run wọnú ayé rẹ.
1: Amen.
0: Ọwọ́ ojú rere Jésù ó wọnú ayé rẹ.
1: Amen.
0: Ọwọ́ ìsọdi ńlá ó wọnú ayé rẹ.
1: Amen.
0: Ọwọ́ ìsọdi gbogbooro ó wọnú ayé rẹ.
1: Amen.
0: Bó ṣe ṣàmì yẹ ànúwà orí.
1: Amen.
0: Bó ṣe ṣàmì yẹ olúwa wọ orí.
1: Amen.
0: Bó ṣe ṣàmì yẹ aláàánú fún ọ.
1: Amen.
0: Bó ṣe ṣàmì yẹ gba ojú rere.
1: Amen.
0: Bó ṣe máa rí nìyẹn.
1: Amen.
0: Bó ṣe máa rí nìyẹn.
1: Amen.
0: Gba ojú rere.
1: Amen.
0: Gba ojú rere.
1: Amen.
0: Mo ní kó gbà á.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Bó ṣe ṣàmì yẹn agbára tó ní òní jẹ́ kó kọjá, mo ní kó di òkú.
1: Amen.
0: Ó yá agbórí rẹ̀ sókè.
1: Amen.
0: Agbórí rẹ̀ sókè.
1: Amen.
0: Ẹ̀yin tẹ́ ń wà nínú ìṣòro tẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ jáde, Jésù tèmi tí mo gbàgbọ́ yìí, ó mú ọ jáde.
1: Amen.
0: Ẹ jẹ́ wo ohun tó Ọlọ́run sọ, Psalm 25 verse 16.
1: Yí padà sí mi.
0: Yes.
1: Kí o sì ṣàánú fún mi.
0: Yes.
1: Nítorí tí mo di òfo.
0: Yes.
1: Mo sì di olùgbọ́njú. Iṣẹ́ àyà mi di púpọ̀.
0: Iṣẹ́ àyà mi di púpọ̀.
1: Mú mi jáde nínú ìpọ́njú mi.
0: Yóò dẹ̀ mú ọ jáde.
1: Amen.
0: Ọkùnrin yẹn ké sí Ọlọ́run torí pé ibi tó dé tọ́rọ̀ ayé ẹ dé. Ó rí wípé ogun ti borí òun. Ó rí wípé àánú lọ̀rọ̀ ń kù tó nílò. Ó ní kí Ọlọ́run kó ṣàánú òun. Ó sún nítorí pé kí ló sọ.
1: Olóò ti di òfo.
0: Olóò ti di òfo.
1: Mú mi kúrò nínú ìpọ́njú mi.
0: Gbogbo ẹni tí ayé rẹ ti di òfo. Gbogbo ẹni tí iṣẹ́ rẹ ti di òfo. Lórúkọ Jésù, àánú fọ̀ fún ọ.
1: Amen.
0: Àánú nìkan ló máa ń fọ̀hún nígbà tí ayé èèyàn bá dòfo.
1: Yes, sir.
0: Nígbà tí iṣẹ́ èèyàn bá dòfo.
1: Yes, sir.
0: Nígbà tí àwọn aránú pípọ̀ sọ wípé ó parí fún yàn. Àánú ló kù. Ìrànlọ́wọ́ ló kù. Mo gbàdúrà fún ọ kó o lè rí àánú gbà.
1: Amen.
0: Jẹ́ sọ ẹ̀rí fún ọ ẹ̀rí ńlá yìí. Ní bí ọdún mẹ́jọ sẹ́yìn, èmi àti ọ̀gá mi kan, wọ́n ti, ọ̀gá mi ni wọ́n, aládùúgbò ni wọ́n, ó wá bá mi, ọ̀gá wọn jẹ́ sí mi nínú iṣẹ́ Olúwa. Wọ́n ní láàárín ó ti sún àwọn, àwọn fẹ́ lọ padà wọn, ayé àwọn ti dòfo, àwọn dá ìdánlẹ̀ ó dàrú, àwọn ní márẹ́jì ó dàrú, gbogbo ẹ̀ dàrú. Mo ní dádì ẹja lọ gbàdúrà. Àjọ lọ sí redemption camp fún ọjọ́ mẹ́ta, a lọ tira wa mọ́bẹ̀. Ọgbọ́n tá a parí àdúrà yẹn tí a dé, tá a dé àárọ̀ Sunday la kúrò ńbẹ̀. Èmi wa lọ drop wọn ní ilé. Mà tó di ọjọ́ Tuesday, wọ́n kọ pè mí ní alẹ́ ní ìdájọ́ mẹ́sàn-án. Wọ́n ní Wòlíì, Wòlíì, ó ti ṣẹlẹ̀. Mo ní kí ló ṣẹlẹ̀. Blessed memory prophet TB Joshua, ọ̀rẹ́ làwọn méjèèjì. Ó lójó tí ń ṣe ọ̀rẹ́ more than 20 years tí máa yóò ṣe kẹ̀kọ́ fún wọn rí. Ó ní ọjọ́ Tuesday, ó kọ pè wọ́n ni pé ọ̀rẹ́ mi ibo ló wà, wọ́n pa mi lọ́fíìsì. Ó dẹ̀ fún wọn ní 150 million cash. Wọ́n tí ayé èèyàn bá dòfo, àánú ló kù téèyàn máa ń pè. Bàbá yìí sọ fún mi lọ́jọ́ yẹn pé láàárín ayé àwọn ti bàjẹ́, iṣẹ́ àwọn ti dò. Ó ní kó jà ń sunkún. fi o sile mo bi to ba ti papa yen o fi 3 months ko ile en to na ye o ti do fo yi o fi 3 months ko ile afi lo ko afi in 3 months to ba ti jilaro a de olorun se o be ohun tun le pada se orere laye in other word but to ba je pe igba ti mo ti ma ba mi soro yi ti mo ko encourage e be e ma worry mo ne ka lo gbadu mo ja toke londo
2: when Zion travel e igba ti si o ni mori Wole yo to fa awon eyan ni isegun ni pasaide. Prophet Olarin waju ba npale aroli oba dare. Laarin ojo meji ipade ma jemu yo. Ogun ojo pipe yen ma dagbere faye re. Nigba ti owo ina dua. Won ta si Olorun lenu woli ibante. Emi poju ati ra ma da wati. Iwo na ma dominera. Ni pasaide oporun si Olorun alaye. Awon Olorin emi akori Jesus. Olusola Cheza. Basa voices. Nigba ti aroli oba dare Prophet Olarin waju ba npale yo ma sure. Be ni won ma pe ororo. 2000 love fair bajo semi-tetic august awon papa de lago mejo owuro pelu isoru lago mesale bakan me isoru de lago friday 31st august gbogbo eni ni jo christ toward gospel ministry number 8 for 10 bakare street behind petro filling station isari igadoro lega for alowo adua 09037038710 aro eyi re daju toro ma ni segun ni gbogbo ona
0: mo kiri pada ipade alagbara yi yo ni agbara on the 30 ni aro sunday gbogbo eniyan pata ko gada ni Christ World Gospel Ministry Bakare Street ni Genesis bus stop Ikondo Road Isheri Dimu ni egbeda ni ale isooru iyen ni ale ojo sunday on the 30 gbogbo wa yo kora wa papo pade ni church gbo mi onkon to reti oro a release e fun e ni ale ojo monday 31st spoke on the 1st of september je ki so fun how pre ororo 2000 of gbogbo eniyan gbogbo ebi kibi to tin bo emi ba oluwa gbo pe wa ri yanu aro kutukutu ni o lojo sunday ni on the 30 ni Bakare Street gbogbo eyan ja pade nbe yo da fun ni ale ojo sunday ara pada wa fun gbagbawiri ni ojo monday atunbo iyan la ma fi se cross over into new month osu baba lo fe wo yi ma fi aye re sere ma fi aye awon mo re sere ma fi oro ise re sere yo de da fun emi ni aroli opadare awa ni oruko to gbodo baje momo ti mo so fun e agbara nbe ninu jesu fun eni ti olorun ba gbe ase ni lowo gbo mi o bi oluwa ti wa to npa mi ni gbogbo agbaye ni ese mi ti kan gbogbo mejo places ni aye lese mi ti kan ti awon o de jeri si agbara olorun mo so pelu ase sunu aye e pe wa sorire amen ohun to ba mo gbo ohun mi lónìí túmọ̀ sí pé ó wà lára àwọn àyànfẹ́ tá a ti tò fún ìpàdé yìí gbọ́ bí ó ti ò kí àjàgàrẹ́ ó pọ̀ tó mo tún sọ bó ti ò kí ìpọ́njú rẹ̀ ó pọ̀ tó bó ti ò kí òfo kó pọ̀ tó òróró àfọ̀dànù irú òróró a máa fọ́ gbogbo àjàgà àwọn àjàgà amúnimọ́lẹ̀ àwọn àjàgà apanilógójẹ́ àwọn àjàgà apanilìràwọ̀dẹ́ lórúkọ jésù nínú ayé rẹ nípa ìfọ̀rọ̀yàn a ń mú ọ̀padà sípò mo ní a ń mú ọ̀padà sípò nípa àánú tó gbé jésù jáde kúrò ní ìsàkú a ń mú ọ̀padà sípò yóò lè dá a fún wa ẹ pe àwọn nọmba yìí pé bàbá báwo la ṣe máa dé àdírẹ́sì ẹ pè gbọ́mi má rò mí lẹ́jọ́ tó bá ti pè bàbá ẹ̀sùn rẹ̀ fún mi number 2 báwo la ṣe máa débẹ̀ ẹyí 300 máa gbàdúrà fún máa pè tí máa fi gbé yóò lè dá a fún ọ ẹ pé àwọn nọmba wọn
1: yìí. 0915899-4696 0915899-4696 or 0813238-9415 0813238-9415
0: gbogbo ẹyin tẹ

0: Canada. Il est mort. Il est mort.
1: Orúkọ mi ni Taiwo Adenuga. Mo dúpẹ́ lọ Ọlọ́run, Ọlọ́run lókè yìí, lọ́rọ̀ bàbá mi authority. Nígbà tí mo wọ bíbá yìí, mo ní accident jàǹbá mọ́tò bí ọdún mélòó kan, bí ọdún mẹ́ta. Mo máa ń lo igi láti máa fi máa rìn ni.
2: Ẹ má fi gírin.
1: Bẹ́ẹ̀ sà. Nígbà tí mo wá dé bíbá yìí, tí dádò wa wá síbí, wọ́n bá ń pàdé wọn, bẹ́ẹ̀ ní ọjọ́ kan, wọ́n wá bá mi, wọ́n ní kí ló ṣe mí. Mo ní jàǹbá mọ́tò ni pé mo wà ní mo lu ọdún kan ní UCH pé kí tó bẹ̀rẹ̀ sí máa fi igi máa rìn. Wọ́n wá ní pé o kọ ọjọ́ mẹ́ta tí igi yìí tó ní fi lò mọ́.
2: Word Wole wà ní UCH nígbà tẹ́ wà mẹ́.
1: Dr. Wole ló wà ní kí a ibi tí mo wà ibi tó ń to
2: egungun. Ẹ mọ Dr. Wole ní UCH.
1: Bẹ́ẹ̀ sà.
2: Torí a máa ń láti fẹ́rí fún àwọn ẹ̀rí kan.
1: Bẹ́ẹ̀ni Dr. Wole. Bàtú Adé ibà ẹ̀ wá ní ọjọ́ mẹ́ta ni. Wọ́n ní kí lọ sọ igi yẹn kí n sọnù ìjọ ìnà mo sọ igi yẹn sílẹ̀ wọ́n ní lọ mo rìn wọ́n ní padà bọ̀ mo rìn padà bọ̀ bẹ̀sìbẹ̀sì rìn nìyẹn láti jọ yẹn mi lógi yẹn mọ́ láti jọ yẹn ni